0: Rose 101.9 FM.
1: Ọlọ́run wa lọ́pọ̀ ń gáde ya máa ọ.
2: Ọ bú ya mèrà ní jìn náà kó gé òkú kéébíá kéébíá.
1: Náà gèdè ìgbò ní ìdíná lọ Rose 101.9 FM àbá. Ebo ọ̀nà ọ̀chí ga wági.
2: Ebo ọ̀rọ̀ anyi bụ ime kà ịdọ́lára ntị azụ ma chepụta kwa eze gị n'anwụ o.
1: Anyị jụrụ eji bara ọ bụ na Rose FM bèbí galụ ụwa. Ahụ edo gị ọ bụ ebe galụ ụwa obi adịghị mma.
2: Bịa ka gị na ugebe ngala obi ụtọ ọhaneze nwanyị Istanbul afọ mụrụ eze aka Mommy Light Noria.
1: Na Clinton Obidaya nwoke dị ọrọ mma ambassador ndị udo ewezụga mba abụọ
2: n'oge ndị Igbo
1: na Rose FM redio ka ibe ya Rose imeta gị mma Rose 101.